nípa òpin náà ndọ̀ndọ̀ gbẹ̀tọ́lẹ̀ pé dọ̀ mi ní kwabo wá ṣiṣẹ́ gbẹ̀tọ́ tó jésù yín kọ́mẹ́ wọ́n hó dẹ̀ dọ̀ àwùjọ ìyá tó tó gbé dọ̀ wíwá tó tó gbé nàdó wá ṣiṣẹ́ lọ́mẹ tó gbé tó jẹ́rẹ̀ sínú kan ẹ̀ẹ́nà hẹ̀ẹ́ dọ̀nà ṣùṣù àgbẹ̀zá mẹ́pọ̀ tọ̀mẹ tó jésù yín kọ́mẹ́ òtọ́ mi dúpẹ́ òṣìṣú gẹ́gẹ́ mi dúpẹ́ náà dàgbé wẹ́yìn tó e mi dúpẹ́ náà híhọ́ tó ètò méjì mi dúpẹ́ náà àwòsàn ìyá dáhó wẹ́yìn tó ìtàn kúkúrọ́ tó ìtàn pódó hìhẹ́ di òpàgbé tó ìtàn pó tó gbẹ́zá mi tọ́mẹ̀ mi tó ìkà bí òkú náà lọ tó gbé kó tó e na bí ọgbẹ tọlẹ pọ mẹ tó jésù yín kọ mẹ gọlẹ náà mi ò kùnà nàdó sọgán kàlọ yìí ò hó tó e dọ hó tó e é màrá zẹdé pépé mi tọgọ ṣùgbọn náà yóò sì lè kọ mi wé kẹrẹdì òmíràn déèna kọ ògàn kọńdọ pọlọpọ mi tọgọ hẹn mi wúlẹ àwòrán nàdó títò ní kọ tó e nàdó báyìí ṣiṣẹ́ tó ní kó tó e gbọ́dọ̀ déédá yá mi náà bí ọlọ́mọ ẹ̀pọ̀ yẹ pọ̀ tó jésù kọ́mẹ̀ àwọn àánú òkú náà mi yé ìdàgbò sí ọ̀dẹ̀ jésù yín kọ́mẹ̀ mi hó dẹ̀ tó e mi wá jọ̀ánù títà tààtọ́ àfọ́ẹ́tàn nẹ̀ jọ̀ánù títà tààtọ́ àfọ́ẹ́tàn nẹ̀ yedọ náà mẹdé pépé rèédé tó sọ jíwèrèédé gba àwọn àyèmọtọ àwọn agba bonatọ àwọn agba bonasọtọ àwọn agba bonasọtọ àwọn agba tọ àyèmọjí yedọ ehewẹ àwọn agba gba àwọn àyèmọtọ yedọ yìí ṣe mẹtọ àfọwọtà tọntọ àfọwọtà tọntọ yedọ mẹnu ewọ he gba àwọn àyèmọtọ àdàbò ewọ rẹ yìí ṣe rọ jésù rẹ ò ní jí péyẹpẹ tán nítorí gbọdọ dọgbọn àwọn agba dalè àwọn agba gígóná dọgbọn dé èmi náà gbọdọ tìǹdó àwọn agba gígóná bonasọ yìí ṣẹdó bonasọ yìí àwọn agba gígóná náà ṣẹdó tò nyìnà dó jí tò lálórí dó jí nàdó gba àwọn àtò kọlọ jí nàdó gba àwọn àtò òkè kọlọ mẹdu jí gbọdọ nàdó gba àwọn àtò mẹkọlọ dù tọlẹ jí gbogbo wẹnyìn ti dó àwọn agba gígóró tó làálò dídó pódó kọlọ pó jí mímọ tó òtàn bíbélù tọmẹ dé òtàn mẹdu pólé tán òtàn hwédoré tán kpódó òtàn òhun ẹdọdẹ tán kpódó akọ tàdé tán kpó òtò tàdé tán kpó yín dídó hìá òtàn lọ òwẹ mí mọlọ ẹnyìnà gbáwó bozọyí nùwẹ ẹsọyí ẹsọyí kọńdó pọ dé ètìndó pọ káìní bálámìló mi wá dábìlì jí lálò ànàníà pé sàfírà pòlò lálò dídó mi wá mẹ pítà dé mi gbògbé náà tàrùn pítà dáhó òkúrọ pódó lálò dídó pó ebi ọgbẹtọ sí jíjọ mẹwò ni èmi jà ígbòdo abẹlì fitẹwẹ nọbí sùn tó ètè yẹn máa yán ẹ bẹ́ẹ̀ wọ́n yí nọ́bí sùnù jẹ́gò pọ́ntọ́yà jíjọ gbẹ́tọ́ tọmẹ kpódọ̀ gbígbélé gbẹ́tọ́ tọ̀ wọ́n yí nàdó dó lálò yẹ́nà dó lálò nàdó chíọ̀n dó yẹ́nà dó lálò nàdó yàn hàn pẹ̀wọ́ ni èyí nyìnà kàn yẹ́nà tẹ́pọ̀ nàdó sọ̀hún yá dódó nà wọ́n ni èyí tó nyìnà dó wà yẹ́nà dó lálò náà èmi dó sọ̀gán dó jíjọ òtọ́gbó ètò lẹ́gbàtàn fìyà
se ba ko re mi mo voji e na mi awon gba e ma yin e ma ka ka bo mi na do mo lewe yin do ato la lo do ma mo voji o mo we re mi mo voji we re mi mo hrega we re mi le voji so yin ra do me mi no wa o kulun de to le voji a do me mi no le

fi na bi mo David so ho ai gba lo ma hun sunu ka bi nyonu do gbe bo be le gbo le yi po mi le po po kata kata le po po ka ko so pa wonu le po po a vo le po ewu so le go bo wa a kiti de amo wa lo wi twiti amo oh betele mai o be gbe David na ye ma jagodo David wa mo to ga cho David edo mona ye bo zenu kwa to do eji bo ibo va yesu do ejuro le gbo ye ton ejuro ka gbo so pa we na ye ton ejuro adokunu e ton le sigba akichi we do to lo akichi aholu to e fine la pota gbogbele la poji David wayi wa igba lo sudo e taeri satani e yin lucifali to lome e jiwe ewe na droje bo na lutin dole na do inu koto ahwanu koto to angele la poji nyina do matin to holanu kuregun matin to holanu moro pulo ho me hebe na mere mati to wo lanu lucifali e wa jago do je gaun poto wo no me de ma ho me gble ji wo ye wo ma jago do e ji wo ye wo wa yi duro je le po na satani bo e na ko du gbe to je we da e ma je we da e na de nu ko to po do awon ga angele to po David to fi mo David e hu me le po sudo e hu suru le po bo so hu yonu le po e wa yun e din bi edo molo me le iye na imado po do me fi to we na za mado po do e to te e ma le ne wu opo pali pali me le ma mo re ga ma ko do nyira do e to na ina e ma yo je we Israel to na fi to we na za mado po do e to te e te we yi wa da jeje da ho nyira kan ko ta fa wo to akiti so do mo fi e mi o le ba si ali bo de te to egbe fi te mi to egbe David so do mo do ku wa ji jira to ji la lo ni e ma to kuwaji da juda toji porodo kuwaji jela meli nule toji porodo kuwaji kani nule toji David maso wuna sunu kabi nyonu debo be nado heyewa gadiba domo yenika de dona mi domo mowe David wado poro mowe walo eto koyito odireke me ewo koti to agbegbe finisin leto ji ewu gbe to le po ewu me na ho gale edo ido ye jo edo bo e han e na ido talona kichi e na do atiri tele po hiya nu e nko wa na ne wutu e do ye do na ku po nyonu ko me bono ile e ndo nye jo e do bo yi do mo bo e o mo nu e nko wa nyira nko wa e na do lalo e na wa di atiri te ton na e ne wutu na do se nira wa e todo e wu menele po pata be menele ma to mo to gbe ye ko wa nu gbigbede ye to nu gbigbede le wa bo ye so nyu edo nu gbigbede wa e te ye ma wa duro mede pepe ni je wo ye ton gbogbo nu e ko wa lo dale na do ai do nu gbo lo hi agbe tole e te we na wa ye lo hu me ye lo va me le sudo ye so gano ma hu me to gba sa me bo va sudo se gba ira modo
yéna tumé lọ kakakaka sún tẹmẹtẹ yéna dé sẹsán gàtẹ agbọwà nyina gbaya mẹdẹ kí tòyédè bọ mẹyẹ sọtí tòyédè nẹ ẹdá dọdún èyẹ tó wà má dé wà nyina dodo dé wà nyina kanidó dé gblédó bọ yéna wà hùn àdónà dáwé nẹ náwé nẹ sọ fídé yéte fídé yéte fídé yéte lọ. Bon, mais là, ma nan do sepo ganteba. Ma nan do sepo o ten da kou le men. Na e te tu, o nou kontole o gare ma nyon vi joja e. Ye ma nyon vi nyon joja e, ye ma nyon vi sunu joja e. E ne o tu e so gare do azon a togbe to kwek beka vi azon a togbe to azon men. E so gare me bo toto e, o vi to me de to le. E no dan du na ye. Mo lo kule to akume to be. Be so gare do bonon. Bọ ye do ohenu etole ohenu e ohenu etone le yenyo mbe yenyo ma yenyo gbeza eto bozo yo yenu wa etole yenyo wa lo wetu wetu eto bozo yo ma wa dodo eto gbeza eto me ye na wa zo ye to gaji do menele ji bọ menele mana do wa gume pali pali bona je wa eto to agume na no ye wa to agume na ta o tun do henu e to wa agume me yeso gando o weche ye no huye to gbogbo me ye ma so no ho pon boya me le yonu bo ka bi e ma yonu bo boya ye ra yi lo ka bi e ma je ina wa lo we ti we ti o nyira ka la lo to e to a ma ra nyoro e to la lo do ye gbe to wa lo nyira kanu pa awe to apa we awe to die e ne we jijo o la lo nu gbo to le po ye no do la lo ye no krome ti ba ye no wa nu e ye no wa le po to nu gbo kere di do ji we ye we e ma ra nyo e nu e david wa ni e ma to nu gbo tan a ki ti ma ran zo so ga nyo e do dawe la lo no de de la lo no ala de la lo no nyira ka ene we yi jijo e ton ye no le do bo e de le ton dali gran gran ye no le do bo vivo ti sa e ton dali ye no le do bo dagbe e ton dali ye no le do bo mede te jawe na bi to le do fide e te ye mo no le do bo mede bo le dali nu gbo we no gbo boro wa nyira samu ta wo samu tawo afo eto ene tawo afo eto ene to menyina kan to sakla nukume eto todo e ma to na ka ese lina eto le po e jiwe ye kwede mati wenu eto lalo wa lalo ne e na du e po do ye ipo bona dodo mlo jewe de mati to lina eto me indo mede to nyina dore wa agojo igodo to e to yeru wa na do yin dodo na e na te pa na do nu dagbe sunu dagbe e na yin nu ko to yon le to nu gbo bona du a vo di angel to agume to ga cho to gbonu to khwegbe to godo vie to le po e yon e do molo o to mi to iya mi to la lo no ye nu wa to ready dipa dipa dipa die mo ye ma te tin to a do gbogbore pepe to agun lo me ba vi en ye mo ye so gan si ye so gan yi dipa la ru tita to kwe do ye to me se gba ye nyina kan gba o ye nu wa to ala de wa ye yin to ho me ye ma tindo onu podo kande jipo na do yiro vieta le wa agume inde bo te wa yiro vieta le wa agume ye ma na wa pun gbede gbede kakatido eni wa agume bo ase ye ko to khwegbe be anye ro nile je to le ma tinto ayi eto me to azon pa eto me je re de ma tinto nile eto me pali pali to khodo podo mede vole po gbezen to po mede vole po to khwegbe to azon pa me jẹ́rẹ́ dé máa tí tò nílẹ̀ yé tán mẹ́rin mo àfọ̀cháwetọ́ ẹ̀rọ ònù ètò gbọ́ná ò dẹ̀hodó pọ̀rọ̀ náà ò kúrọ́
amodi yero sisono tatawa ye eyi edami yiseno e ma yiseno tatama yiseno dipa life cho gacho o deho do eti to mu eto me podo klopo podo na avado avado me da danu wa po nina kan wa po ti to o de to gbo afo cha to ton e si ayin to avate to pebi pebi le to me to pebi pebi le to me to fi wi wu la le me we e to ko me vo no le hu ko me vo no le hu ko me vo no le hu to mu to mu to amodi Come bon le mo David wa ni ma atoto apawe atoto mo David wa ni we gbledo ka bi we dida e tina ye o me do la lo le po patapata ye o me to ta to la lo di lo me chama tita ta gba e woro po 29 afa to chiro po to Edo, when we are kissing your David, but don't lie, do. Leo, come to bed. Ye, koi, men of the glee, titan, jack bonuto, amodi, ten of glee, one, titan, jack bonuto, a podo, quo bibia to a pony, a poto, a mwapa man, ye, dag beto, no kunche man. My young man, but I don't know, she bang your poy, a poy, David. A kitchen. Dagbe do eh dagbe to nuku cheme na nye mamo nyira to yeme so ohunu azan we wa de to eto je egbegba sigba kuno le ma tin do nuku dagbe do gogba ye ma tin do nuku dagbe do gogba godo godo a o se talama Ejiro na ya hwanu kan. Ejiro ya hwanu kan. Ejiro modi. David do na khodo akiti wayi. Israel ji po finish la la la. E ma na ya hwanu kan po mi po ibi Israel ji o. Akiti do dawe dawe dagbere bi e ma. Akiti. Mu ya le ni e ma. Na David eko Eko hu, eko hu ye o me, tito akiti me le po pata pata, e na jewe to le go hupo le po sudo. Me ne le ti ino mo, bo, ye no bonudo na beto le, e na ko wa jewe ye to, ye no bonudo na ye. A vesino, a nyo ye, me da wama nyo ye mo. Alendo aso gano tena ye kere di akichi akichi no tena davidi pali pali amai gano te boi huye tondo mwe ye ko wa po do jijo yuna ka ye to po na do bonu do ak betole amodi mede maso so gano tindo kandeji adogubo alihu Nado ado tande pepe dogon ye daliba. Be, bo, anewane do ye nyon. Akiti do. Wenu ako ti po nye po son. Wenu ako wade. Dagbeno ya yi. Rami. Jale mo anyo de mo. Agbo dodo kunu mede pepe tango blo. Nado jelon. A yon le po. So gando do mulo ah beto dagbe ayi mo dipa life sin beto die yonu dagbe dipa life sin yonu die me yonwe ma me yonwe dogbon ite dare dogbon akichi do ida akichi do dogbon dali to akoti pojo akichi po me dagbe ayi akichi te yonwe bodo dagbe dogbon dali to ida Mwa fwa eto chawe tomo, edo, fwa chawe tom, ene wutu, devye lego, boyi jijo women, na ye manado, no ma, he kume hukuna, finisi le to ba, fwa chato to, a fwa chato,
dábìlì sọ́dọ̀ wọn kìtìdọ̀ ṣùgbọ́n ẹtẹ́ yẹn wà ẹtẹ́wẹ̀ yẹn kò wà òmù tẹ́wẹ̀ yẹn mọ́tò mẹ́mẹ́sítò mẹ́ lẹ́yìn kò tì tò nukọ́ tó dé sọ́jẹ̀ ẹgbẹ́kẹ́ bọ̀ yẹn mà náà dó yìbò kọ́ àfún rẹ́ kẹtọ́ àkọ́lù kúrúnà ṣe tọ́lẹ̀ kẹtọ́ òkúrúnà ṣe tọ́lẹ̀ amọ̀ pọ́n àwùsọ ìyá ahomẹ gbọ́dọ̀ tán ètò ìhó dọ́nà akìtì akìtì ndọ́nà yìí pò yẹ pò mà ndọ́nà gbọ́ àlọ́ náà mà amọ̀ jọ́dọ̀ mẹ́gbọ́ nkó mọ́lẹ̀ pọ́tọ̀ àwọn kan nábẹ́ pọ́lẹ̀ pọ́ gbẹ́tọ̀nù ọ̀tàn tẹ́lẹ̀ díẹ̀ àwọn kan tọ́wọ́ ìyẹ́ mọ́ nábẹ́ yẹn mọ́ pọ́ jẹ́ gbọ́nù ètèwẹ̀ súnpamọ́ nátẹ̀mí ètèwẹ̀ nkó wà dọ́wẹ̀ ètèwẹ̀ yẹ mọ́ tó yẹ mẹ́ mẹ́gbẹ́lẹ̀ sọ̀kánù dọ̀hó sọ mọ́bọ̀ yẹ máa ti dó gbogbo jẹ́wé tán amatindo gbogbo jẹwe tán ìrántẹpọ náà tó bọnu dọnàwé gbogbo jẹ tamatindo foto mẹ amọ yóò tún mú bọ dọnà mẹlẹ bọlẹ ẹ sọgádọ tán gbogbo yẹ dàlẹ wẹwẹ ìrántẹpọ náà tó dọkọ àrùn bọnu dọnà yẹ gbogbo jẹwe tán tító yẹ mẹ wẹ anáwàchẹ lílẹ dáwẹ ìhomẹbọnà díẹ ma nyawe ìhomẹbọnà díẹ ma ètẹwẹ zọbọ mọnà náà ẹtẹ nàdó sọ̀gán wá iná fi kàbí nàdó yin pọ̀ yẹn pọ̀ yà wọn kàn pa fọ̀tẹ́nẹtọ́ akìtì sọ gbọ́n bọ̀dọ̀ fún dávidì dọ̀ yẹn yọ̀ dọ̀ yẹn yín mẹ́dàgbé tó mú kún tẹ mẹ́ di áńgẹ́lì dávidì bẹ́ ẹ máa yín dọ̀ nínú ìgbà agbọ́dọ̀ tó nàdé jẹ̀ lọ́dẹ̀ ìlú agbọ́dọ̀ tó kúnnù akìtì tọ ọ̀nà tó jẹ lọ́mẹ yẹn yan anyẹ́dẹ́wò ehu gan akìtì máa yánwó esusu ẹ̀ mọ́ ti gbá ìhà tó tó kúnnù dènà rẹ̀ dọ̀mú lọ anyẹ́dẹ́wò ehu gan akìtì amọ̀ kúnnù akìtì tọ akìtì tọ di áńgẹ́lì jẹ́wé tọ dé ṣùgbọ́n àkọ́ bí fílísì lẹ́tọ́ kò dọ̀mọ́ ewu ọ̀mànàkẹ́ jì àwọn afutẹlọ́pọ̀ mi pọ̀ gbá dávidì nùwé iná ìdógún dálítò ilé pé máa lè mẹdé pépé kẹrẹdì yẹ nǹkan tọ́tọ́ àyígbà yìí nàdó yìí tó jíra dégò yẹ àtàyédì áńgẹ́lì tó nukú tsemẹ áńgẹ́lì jẹ́rẹ̀ tán ayọ́ ẹ̀ asọ̀gá ìgbẹ́tọ́ kọlọ́nà sọ̀mọ́ yẹnuwà tó sọ̀mọ́ lálódó tọ̀nù gbúlọ̀ tó dé ṣègbà mẹdé ẹ̀ túbọ̀ tó mọ́ yẹn ìgbẹ́tọ́ ẹ̀jọ́ mẹ́ gbẹ́tọ́ dàgbé kẹrẹdì áńgẹ́lì náà yìí kò tẹ pọ́n dùnúgbọ́ nàdó hùwù nù dágbédágbé lẹ́sùdó sọ́dẹ̀wẹ̀ áńgẹ́lì jẹ́wẹ̀ tán dé ṣùgbọ́n àwọn bí fílísì lẹ́tọ̀dọ̀mọ́ ewu ọ̀mọ̀nàyì fẹ́mi gbá yẹ àwọn alásìnú kan gbá pọ́n àfàwòtọ́ ene tòun tó débi ìyáwó títè tó àfúnnu pọ́ mẹ́mẹ́ sí òkúnnù tó tán lẹ́ẹ̀pọ́pọ́ èyí hẹ wá gbèrè pláhùn lẹ́ẹ̀ mìúlẹ̀ ìyáwó títè bẹ́ẹ̀ tó àfúnnu bòtíndó hìhọ́ tọ́yì mìyáwó yìí náà yìí gbẹ́rẹ̀ láyé dávidì dọ̀ ńkẹ́ àlọ́yẹ̀ ọmọ akìtì ńkẹ́ àlọ́yẹ̀ akìtì dọ̀ ńkẹ́ àlọ́yẹ̀ kẹ́rẹ́dẹ̀ áńgẹ́lì tó àgúndé àtòkọ́gọ́ náà amọ̀ ìdọ̀ yìí gbẹ́ wọn náwẹ̀ adónàzẹ̀ kúnnù dávidì tọ́gò kẹ́rẹ́dì mẹ́rọ pé èèdọ̀ ní susudógún yìí nílẹ̀ dàlẹ̀ dọ̀ bọ̀ bọ̀ mímọ̀ sọ́ ti dó jùlọ jẹ́ pépé náà tó bà dóná nù èyí kò tó wa tònú gúlọ̀ nù èyí dọ̀ tó pọ̀ èdè lẹ́dàlè tònú gúlọ̀ yíò ìkọ̀nù bọ̀nù dóná gbẹ́tọ́lẹ̀ èyí náà kò jẹ̀wọ̀ èyí tònú nù èyí tó wa tònú gúlọ̀ adóná pa ìdíwé gòkè rẹ̀ àgún bí àgún tó èmi ìdọ̀ nukọ̀ tó àgún tán
to dawe dagbe ne zedwaga dawe de taidi angeli edo zedwaga konto che amanyo nui suswema amanyo mede bona dadamuna angeli wewu onyi ama unyo nususu dogo betre daibu yando nyonu wewu olo angeli we yesoga oze nile gula doi bo mede pepe bo ye ma doa dogo bo somo kere bo anu bonu dona ye bo awo yi o tu eto ye ma na wana doa doa davidi nule wa nule pole kuwe wa die na ete utu ene utu diyalo eo hukbetole kpo tonungulo bo hukbetole kpo boko donungbo hukbetole kpo jito betalom edo mwukwa etindo mwututu etindo adan wa mwukwa na do hukbetole kpo sudo kavi na do bonudona hukbetole kpo e na wajewe to e hukyeme kpo sudo nyonwe no wa mon sunwe no wa mon ewo sono ewo nyono moto nko e na tekpon na do se yeru wa etodo wa lo witi witi etodo to ma wa dodo me e na tekpon na do se kolo etodo ye do na wa mon na etodo ye ko yi o lalo do ku gbeto sudo agokun awe todin e ni we yi o kolo sisi eto yi se to lalo nungulo tome o kolosisye to yise to lalo nungulo tome menyo tambi o nyo talama myo se talo gajima shiba mena gboji bonapon dele davidi to akichi nukon ezan enyi gbeto lalo nungulo ton akichi divye ewa wato o kolo sisien globo yi nou le pose nou e davini ko wale po nou atomi nasa kon tita ene wenyi o kolo sisien dogbon o sen gbogba o sen lalo to dali aweto ene wenyi o gbogble nou gblo ton to sen gbogba po do o sen lalo to po a toto o zetu de wewe me dogbon sen gbogba won atutu lalo dido ton titan o klosisien dogbon o sen gbogba won ina lalo ton mirapon tesalonika weto tawe afoeta wo tesalonika weto tawe tawe afoeta wo tawe afoeta wo to edo miwe kunu de to po jiwe o poga le miwe yin wiwe do na ma wo we to tete mi yisele le to amodin dilee miyan bile minyon le minon diran ko medona o medo kuro poto me ayen mede le ti po ma to hun egan di nunya mona eto mai hun egan nunya mona eto yene juro re ri se da gato igba ji fi nunya mona eto endo yeni gbeto yin won pe to igba ji fi nunya mona eto endo mona yeni tin do a kwe susu na yeni do tin do ni wo to igba ji fi nonya mona eto wa ndo mulo dro mede ton betere ni gbogbo nami betere ni wana mi unyo ni wa ntema njuro betere ni nami sisi njuro gbogbo eto amodi ile eto e mai wega yeso galo njuro no nayi se bali le eto mai no remo le le eto le po o wa ndo mulo gbogbo mede ton o gbogbo le do ton ogbe pili metan ye ma tindo wanyina nungbo afo wole poto edo dile minyon le minan diran khomedo na omedo polo po do tomi men do koye do khome mena mi boson
to ho kona mi dile o tonu ba sina o fi etondo amodim David ahonu kon to da ho ahonu kon to da ho to Israel men e wa na do yin afani me a kristan bo e moro e gbo ye ma gbu to Israel ji bo wa yi toro po Juda to me bo do dialo we din David de na mrade na do yin afanu me e to kaka do yin nu de pepere David do uwe eno yi lalo se eno yi lalo to lalo lo se jawe o kro si si we ayo we de lenu amo boya we de lenu apon apon na we re apon nunu lo de apon nunu lo eyan hun ape bo to ple ple bo yan hun ape so mo hun ape lo hun ape lo devie ko wa wule we mo de pepere na we hun ape ne to rido ayi popere pose ama badona ama kahobia ama badona so ye u me nyo elesi devie awati to cross si glo me de wa de podo ajo ajo to da hore we eko ajo to fi eko ajo to don eko ajo to don bo amo en bo so nyo en dogbo nu e do ra we dale do ya to podo diplomo to podi alo bo Ewa dodo nule pona bo ayi wo to kere do e hame Endo mede te wabu lo kpa imo Dawe e to uwa bo to uwa bo to uwa bo to ajado bo to ajado bo to sisa kpa uwa Be endo mede a jowa kpo ipo ate Na majuna klaswe de wutu Na eko do nule pona we Bo ako kalo inwe do le kpo Bo awati to krosi siye glo o klosi siye me lo a majura yi nune vole se ndo merete wa dewe bo a do na we me e ko bo e wo bo nudo na mere vole e na do ho na we wepo do wa dewe do yi ndo mere na wa bo na do na we a majura mede pepe ni so wa bo a do nde pepe na we ba ana yi lalo se mo mo a fo wea we ton a fo wea we ton di edo na yi nindo da we na ye me po e ma yi nubo se le Che ba bo tin do home vivito walo home vivito walo dodo tome walo ma wa dodo tome mo apa wi aweto pa wi aweto ene weyin jeje to gbugble se gbigba o san lalo tome amodi ye do dro na nde bo so to nlo godo ndo na wule ndo na nyamo na ndo na wule nu na na ne wutu o wa tutu na do tin do e ye na do se ma tiba o se ma zo tiba un so gan wa nu de pepe ndro na wa ye le ro ye to ho do do gbo jo mi da ye ma to ho do do gbo jo mi da le mo ye to ho do do gbo sen gbigba Yero sele matin be sele matin wo tale wo me ale ni yo me o sele ti ma etele sendo o sele le popa gbata we yo se ma be o sele matin e o kuro na do nu ya na nu wadi e wo nu do nu ya na nu wadi e etedo e to sele ye ma o sele kristan se gba ye do mo o sele matin Talenu yoyo me nu eyan ile po indo mulo ni wa nu de pepe de jo na wa sigba we na po quality tita ta channel quality tita ta channel afo to konukuro po quality tita ta channel afo to ko nukuro po to edo la yeke ti mati o sala ta di mati o san E Mati o sen la jiwe ye kwe. Ama igansi zepo je epo. Inda Mati o satin do sen.
ama tin do se amai ga se po je po amai ga wa so po je po edo sigba to san gro gran krisi na ye ni do du ale ye pe ti ma ti o sele ton ma ti ta ton ma ti ta chiro po ma ti ta chawe ton o san kristo tin to fina bo mi do na tin to san kristo gro be a ko hia ma ti ta gba ewe awe ton do ani ya ihun le po me bo pon akota le po nu de pe pe ye de gbe na we o se mi ma a tin to san kristo ton gro ma be a ko hia to ma de me do un wa na do yiro yin na do lo le wa le bojo kan te me na le bojo so in do san martin in do gbe to le po so gan wa nu e ye duro le po to we de pe pe nu o gbe to san gba to le na yi lo pali o san kristo tin to fine na mi bo e wa de lo tin to san bro ha kristi na ye ni do du ale ye o me martin o se le ton atoto apawe atoto pawe atoto ene weyin o eh di do wewe meton to mo sin gbugba won atutu la lo di do ton la lo no le ma je o lo mo ye ko tun wa won atutu eton ye ko ten pona do yo ten pona do do la lo bo kan e de do vo son no ko ji wo ye ko ton poro son dura je o ton me poro son paradis je o ton me so ria ta ko ku po avo eto chaton so ria ta ko ku po avo eto chaton to e lo sigba ogun ton le anyo e bo ton le e te so gbe ton do la lo na e hun bu ye di bu e so ma ye ma amodi inde ma nyo nu e de po dai je ye ma na gbo gbe na mi yẹ́nà tó bójú ìdọ̀ ẹ̀yọ́ nù ẹ́ tókùn dáríje yẹ́n mà ná kan tó pọ́pọ́ yẹn pọ́ náà méjì tó náà tí náà dé tó kẹ́rẹ́ wọ́n ẹ̀sán pẹ̀lú ọdún làálò ma ẹ̀dẹ̀ ẹ̀sán pẹ̀lú ọdún làálò yẹ́n ibù tọ́nà ìdọ̀ ẹ̀yọ́ nù ẹ́ tókùn dáríje yẹ́n mà ná sọ náà mi àzọ́nà tó wà yẹ́n mà ná mi òjòrò jẹ bá òbù tọ́nà lẹ́ ye ma yi sero jewe so gan jonyira do na ye jewe so gan tu edote ye ma yi sero jewe so gan de nyira do ne le po se bo na hura ye gan so nyira do eto me na do de se so me jo na ye mu e na he wo me hu ye ye le do e do ye nyo e me po do nu e po ye ma na da me ga ra su ka be ga ra si in the non way to go dalite wo so bo yeno no my semen podo gbogbo to le podo ohun to le po eto eso bo david ihun gbe to le po patapata sudo na ibu to le so ma in the kitchen yo e don wa mo beble we eran nyamison se klage ene we son bo edo do mo de edo hu to le podo ayo de to le popo owo to le azeto kan sinu le podo mami na le po ye o le do zamu mo zebru to ate se ba ire wa mo na ye to budi na ohun ho je to e ye tin do ma so gan se ye do e ma so gan na ya le e ma so gan ni aso gbona ye e ma pe na do wa da gbe na ye ba o we so bo ye lo ibi azeme bore bi o won me bore bi o kesi me bore bi o vodun kon kole me ye do mi ro podo bo si o te to le popo la lo nu le popo la lo nu le popo la lo nu gloton la lo nu le popo la lo gbangba to la lo nu le popo la lo agbanu kotan la lo nu le po la lo apon boyan wa borodo la lo le popo na tin do temen ye toto o fi wura he to mi oji po we mi po to me ewe oku aweto oku ma do podo kikra so ji we ye we de kakade afo eto gban
ewe atan 27 edo enye bo so to de pepe onu e no heme flu ma to na bi amen kabi ewe ore basi osunu osunu de kabi he to lalo lalo do lalo do e to lalo do ewe ore to lalo do medele ti bo eno ye no wu lalo ton bona du ton son le ta me bo kabena bo lalo to bo ye no do lalo amo he to lalo do ye do inde ma do lalo mi abio to krame eno eso bo ye no de ton yeron basi lalo na edele borodo bewado boto lalo do adabo yego yemula we mesi mi ko ewa do owe gbeto mele to kere we na bio agokun atoto mi bio din agokun atoto eni wo yin ache ki krowe yego ehe yekundo no koto gbogbo leji yo me so gan san gbesa yeton yo me so gan gokoran gbesa yeton yo me so gan do keri meropo keri christian keri bi je yeton e wenya leho e jina gbonte bo awanu ale po je wepo bo awanu en do jiwo yewe e ko so obi alinawe dogbo chomi yeton dale dogbo hunre to dale dogbo wanye to dali dogbo leblane to dali amara gbodo do dewe gona do jeno emo ara gbodo do leblane to go na ne u to ma so do nde pepe na wa po do lalo po na do je fi aje yi lai je mi na po apo mi aton tita ene we yi le bojo jijori je to po do afo jirado na medo poro po son lalo nu bro tome awe to apo mi awe to ene we yi lilego jomi ona po do rere je yoyo mati o lalo nu bro to de pepe atoto ene we yi o si asro me gigona po do dodo na eye ko tun do te son bible ho mo le me tita pawe tita ene le bojo jijori je to po do afo jira do po so me do po lo po me do po po to la le do to nu bro me je we duro nu we so mi si e wa duro gbeza mi ton eni we we blebu to ede e duro do mi ni fri mu e mure ga de tana e duro do e ma duro mi ni se we ma tata e ma duro mi ni se diploma we ga to tata se gba nu adogo e duro do mi ni fri we la tita de mi wa na do yan okun na e te we ayi to we lonu e ro wa nu gbe to we ninu anu wa gume mi ma yan we wo na sigba awa buado nungbo to gbo dewe dale we ni amo we ga nungbo to e wa duro do ani go wa o temo to nko me ba ma na do nde pe na do sedo nu ya ko mo yi we ro wa gume godo amo e to gbo jomi o dale a ma so gan sedo do gbo la lo dale so ya tawe afo eto edo sigba yen tin do mudedo gowe davide sigba yen tin do mudedo gowe o lalo wa lo witi to yenu iwa to do gowe lalo muglo to tin do mudedo gowe lalo yedo pono to nuglo po do me awe to po ntindo nebe gowe na ye ko do won to titada yin
wọn máa tẹ̀tẹ̀ wá òkúrú náà gbé ìlúdó pódi àtọ̀lélẹ́wẹ́lọ̀ bẹ́ẹ̀ jẹ́wé síhùmẹ́ náà hùn dó wọ́n yín títà ègoyà bẹ́ẹ̀ kírísì síhùmẹ́ náà hùn dó wọ́n yín títà ègoyà bẹ́ẹ̀ kírísì náà kí àlọ́yìn wọ́n yín títà ẹ̀yà kúlẹ̀ pọ́ sọ̀gá wá nàdó sásìn nkọ̀nkọ̀ dó nùkọ̀nkọ̀ lẹ́nàwé nàdódó láàrọ̀ pẹ́dé tònúgbọ̀ fídé kúlà nàdódó nùdé dógbọ̀n déwé dalẹ̀ nùdé dógbọ̀n nùyẹ́ àtò wálẹ̀ kọ́ńtò pọ́tò dalẹ̀ lílẹ̀tò bẹ́ẹ̀ nùgbọ́lọ́ ní ẹ̀yàwó náà ti tó wọ́nyí títà ṣègbà dín bí ìnáwó àtẹ̀rọ̀ tó dín nù títà dí àná bí alẹ́ tó gbọ̀n jẹ́wé títà lálá àbásọ́tò ilé wọlé bá kírísì ní títà lálá déwé tó kẹ́lẹ́ yẹtọ̀ tó kẹ́lẹ́ nàwẹ̀ násọ̀ àwùjọ àyédó débí ẹ̀lẹ́gbọ́ tó wẹ̀ yín ma yẹ̀wò fọ́dọ̀ tó wẹ̀ yín ma nukọ̀ tó wẹ̀ yín ma débí àzọ́wà tó wẹ̀ yín ma débí ẹgbẹ́tọ́ èdò gbogbo yẹ́yìn náà ó wẹ̀ yín ma ńdọ̀ ń do ẹ̀tọ̀ àwa yìí bẹ́ẹ̀ gbẹ́tọ́ lẹ̀ násọ̀ gánkẹ́ àlọ́ yín mi yà kàbí iná gbọ̀ tẹ́tẹ́gbò wọ̀nyí títà nẹ̀ ẹ̀kọ́ yìí dó mọ́ pàfà tọ́tọ́ àfọ̀ àtọ́tọ́ ní ẹ̀rọ tó fúnifíè àìjíjẹ tó fọ́nsọ́ náà yẹ ní lẹ́bọ́jọ́ bó sọ wà sán títà yẹn máa yín mọ́ yẹn náà wá dèwé zàdé fi èbò lásán hàn zọba títò ẹsẹ̀ sọ́wọ́n òtẹ́ ẹ̀kọ́mẹ̀ àdàbò yẹn lẹ́bọ́jọ́ amọ̀ wo inú ẹ jẹjẹ mọ òun rẹ gán nùdé máa tí bàrá sásìn tó nùdé máa tí bàrá yíwúrá nùdé máa tí ìbọná sásìn tó sún mẹlẹ pẹpẹ débà ìdọmídọ ńdé náà wé àwọn ẹsẹ ta tó dò bóyá tòlúlẹ pọnọ ètẹwẹ nádọ débi ẹ ìdọmẹlẹ títò fínẹ ẹ nádọ nù gbódògbò dalitó ẹ àmàrà pọn yéé débi ẹ bona mílíọ̀nù kún tó yé kàbí bona mílíọ̀nù kún náà yé kàbí bona dora yìí lọ bona dira lọ dé lọ bọ̀ǹtò tó mọ̀ nínú àdánfó mẹ́ǹtò fó dora tó fi ẹ̀ẹ́dá yọ̀nù ẹ̀ǹkó nọ̀wádó ẹ̀ǹkó wà lẹ́ pọ́ ẹ̀ǹkó tó ẹ̀sọ́ bọ̀ǹtò tó mọ̀ wọ́n mi jẹ́jẹ́ yóò kún náà mímọ̀ wà ń dédó mọ́ ná fúnimọ̀ lẹ́fọ́jọ́ àpáwé àwòtọ́ mìíràn pípọ́n lílẹ́gọ̀ jọ mi ẹran pọ́ òfin fẹjẹ yọ́yọ́ martin olalo èmi ìṣàṣẹ́dọ̀ òdúgbò amọ̀nà tẹ́pọ̀nà adóyìn ìlàlọ́ tó ṣẹdọ̀ ẹ̀mọ̀ bonanto déwé yìí ṣẹdọ̀ bonanto mẹ́yà yìí ṣẹdọ̀ bẹ́ẹ̀ àtìndó nùgbọ́dé pépè wẹ̀mọ̀ yìí lálọ́ náà bẹ́ẹ̀ àtìndó nùgbọ́dé pépè wẹ̀ ayé mẹ́kọ́lọ́tọ́ bẹ́ẹ̀ jíjọ tòótọ́ jíjọ náà wẹ̀dọ̀ mọ́lọ̀ àgbẹ̀ tí ń tó jíjọ dàgbére lálọ́ lọ́wọ́ ẹ̀yìn mọ́ àmà tí ń tó dàgbére pépé báyé tẹ́lẹ̀ àtòṣiṣẹ́ lò yàwó tán déènù tẹ́lẹ̀ kan òwe àníwá gbogbo ẹ̀tàn náà jẹ́wé ní gígó gbogbo náà wẹ̀ náà jẹ́wé ní dènìyàn náà tó ilẹ̀ pọ́ sẹ́ wo inú egbò lásán jóná wẹ̀ pọ́ tó jọmí ọpọ́ bọ́ lásán ìhìnrìn gọ́lẹ́ wá tó tẹ̀mẹ̀ ẹnì ẹlọ́gàá wúwo ẹ̀ náà hàn tẹ̀lọ́ gígí tó wá sáàmù takaríwòrópó fọ́lẹ́tò tìrò pọ́ takaríwòrópó 50 second 51 àfọ́lẹ́tò tìrò pọ́ tọ́ ẹtẹ́dọ̀wọ̀ ẹtẹ́ ẹdọ̀ dáyégo yẹdúró nùgbò tó hó mẹ gbọdọ tọ ìhàchẹ mẹ dán yẹnà hẹmẹ yán nùyán ẹ ayọ ẹdọ àtòlálò gbó ma ayọ ẹdọ ayí nùyán ẹ wíntínwíntí gbó tó àzẹtò ezédó olíyìí tó gbúlọ galilọ tó e ayédé tó e nùyán ẹ lẹgbàtọ yẹn nẹ wọn sẹyìnà dódó nùyàn jẹ́ òtòmọ̀ sẹ̀yìnà dódó nùyàn jẹ́ òtòmọ̀ ẹ̀yìnà náwó tẹ̀nà tó sàn gbẹ̀sẹ̀wé àfọ̀ẹ́tò chẹ́wòtọ́ fọ̀chẹ́wòtọ́ ẹ̀rọ yìí fi sọ́ọ̀pù ló kúrọ́ mi yìí lásán yìí wíwé lé àwúrá mi yìí lásán wéwú òsì àgó chátọ̀tọ́ fọ̀chátọ̀tọ́ ẹ̀rọ hẹmísì xomẹ́ fífi pọ́ xomẹ́
Opo na okuge ye ko gbidi ni do jaya de atonu gboro yi wula bo to la lo do ai ka to na to gbugba beza to na to gbugba sudo lele to le po na to gbugba agbasa to e na to gbugba wenue alego wenue al jayoyo wenue yemu amu jura yira do to ibrebu wenue no bo to so ni to ne bo ayi o dawe wiwe yonu wiwe wenue nuwe yena vowe fo so yira me so zebu me bo anamu gege jayoyo vofo ma bo tele to so nu kuto wura so yira do chego wenue ayi gbe to wenu ale bojo sana wenu awa baya vojira do pipe edo ina gogo boso susu nyina wa tire po sa fo awoto da ika ye de na mi ji wewe bozo ye ga nu bo to je yoyo to ho chemen woro po to fo woro po yo anya mi so nu ko to blo a so yi gbogbo to e so be blo gbogbo to san de blo afo ya we ton edo go kome hugu we ga to eto la de we ga tata e mono jaya mo we ga e mayi adodoro e mono jaya mo we ga yenu wa to mono do ya je mo amo me mamo hwega nungbo tole emoro dunda ya je wenu ya le vojo nungbo bo a je yoyo bo a lego bo hwega dodo to wa debye lo wene no we anama ya je kume tomba ya je mele kanto kume anavo bo ewado edo go hume hwega to eto wade bo so yi gbogbo ojuro na do hen mi doke afo ya toto do wenu e nyina pon li to e me me su che ama so ga pon wenu e we gble do to ha to me fina hen edo go ho me hu hu le ga to na de ino gbeza to ko kudu bo tin to klome tele ra pon inde egbe fe do e lalo bo atin to ye nu iwa me etele ra pon me de gbe so ga to yiro we to me suno se gba ma me suno e mo me me yonu se gba ma me yonu e mo le gbo to se gba anyu edo ma yin le gbo to ma ye o mo do to a ma ye o do to me pon to anyu edo ma me pon to anyu edo lalo nu alade ye o mo do to alade amo ye o do to lalo nu mo ran zan popo podo onu gboro le po mo ye mo ran do e ma nko do polo mo ye so gan yiro ro yin ko de pepe indo yin lalo nu indo yin ye ruwa to indo ye we to nu chodo lalo gboro to nu gbodo na be to le po e na do nu gbodo gbo dali to e bo adu to e ji bo du pa to e ji ama to dudu to nira doji si ba adu to gbe to le poji gbogbo nu e tan do bo e ma so gan do nu de pepe ama na do do me pon to re ayin we mo jira gbogbo we mo ale gbogbo we mo aje ye gbogbo we na nu we na pon ale to ta sin to le nira do le na so le go wa de nira pon apa ya tonto apawo ya tonto eleyin ze aso me gigona we leje yoyo martin ze aso me gigona dodo no le ton eh ko je mere kan so gbogbe gbeza gbogbe wo to le si lalo wo to le lalo ya go star send le po jijo nyira kan eh chakana we podo
podo lalo po o kanele podo en si sase devi jiwe we ena hewe nungbonon bon bo alain dodono to jere sinu kon yo menele uwe je romo yo menele uwe natindo jodo mego se asro meton to asan podogbe be anyan asan le blanto gbe die mi te mo asan jo mi to die mo we po pera dodo nu e te sun ba ma wa bo da wa yiro okun na to nu bo le po me to nu bo wa le po me podo to dodo le po me bo yan ni wa so jo mi to bo hewe bo yoyo na ani ani do mo jewe sinu kan gbeza to we gbeza to yin ki klowe te sa ni ka titan te ba ni ka titan ta ni afoe to we ne po esa afoe to we ne na e mi o le yin se lo jesu ku bo so fun ye do mo we ji we ye we na na ye we damro to jesu me le wa po epodo yo me kuto jesu mele e ma ndo ye kuto ye ruwa me mo ka vin lalo me mo ka vin uchondo yina do me mo e ma ndo ye ku to yina do nu gulo to le me mo e ye ku chonu do bo bonu do na gbe to le po le ni ma do blo ado na mere blo mo ado na mere blo mo ndo se do mere do wa le bo wa le oh eh yin ko be bono yin ko be ido yin ko be bono me te so bo yera ido na me le vule do wale bo wale wale e ne o to a de ke me de pepe ni se ko so no to me blo e te yin we ho lo me da ho e te yin we ho lo me me yonu che bo na me ni do ho to fi bo e te so ba a bo ndura pe to le po ido ye jo na je lo nu gbonu bo ado I do not dominate to Jesus, man. Edo, me ule yise. Do, yo me dominate to Jesus, man. Le, wakpo, epodo. Afofo, toto. Na, ehe, we, mi, do. La, me, bon, ho, okun, oto, da, ido. E, ma, indo, boni, le. Be, toto. Kavi, yo, ho, do, toto. E, ma, indo. L'indoté, même lele, même lele, sou lele, de mon haut, quantum, dali, do, mille tito, bé, bo sopo, mille to bé, to dodomen, bo mille to bé, to christman, bo sopo, to bé, de gigawa, o quantum, wimle, manage, no kona, yéke, dame, le, ba, a fofoton, o kuno, po, ses, sixteen. Na okuno lo suna jete so no me a bobo obe anga riga to podo po po je to po po po o cha re tin to christmas le we na fun be ni chere to nu to na ya e me ndo ye ku to gbe me mo we le we ku to gbe mo gbeza gbogbo lo se gba gbe tele to buri na dodo na te to ero kuwe to godo ne do ah do mo blo e te so bo ara ku to avi pa du ku po me we na to gbe si ba be anyo e be le le ba tin do ale hu e ma tin do ale hu na dodo ho ba yé nò dò hò tò gòdò pò, yé nò kù fè bò nò dò hò, kàbì nò dò hùn, hùn tò gòdò. Bò, mè lì lè kù, mè lì lè yé kù, yé nò kù tò, a gòdò yé gòdò mè. Yé nò tà gòdò yé gòdò, e tè nà dò atè, a dò hò lè blè mò. Mè lì lè tì, bò, yé nò yì o tù wè sò gbè tò lè sì. Mè lì lè tì. Ai ha eto hundo no vo to jere sinu kan ko to gbe tonu kan ga
yéyìn nù gbóná blébù dòdò náà blébù tòmúwé tó wálé pómẹ tòmúwé tó wálé pómẹ édò gódógódò mẹkú dámúlò tó kírísìmẹlẹ.